0: Udodore no, onye na-ekwu okwu a ofu nwanne na nwoke nke bụ Anyamele Good News Ugochukwu dagaziri n'ọfụma ndị iwu n'uwe.
1: Udede ewo yi, esikwu bi obi ọjọ ṣe rí n'ibi gbogbo ti ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Ishamba Inakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúrómì. Ìròyìn ló ń dé sé tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè àti ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúrómì láti yàgò fún àmú àwọn àgbo alápòpọ̀ èyí tí kò ní òdiwọ̀n. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí àti máa san owó àsanlé àbí gba owó àgbàlé lọ́wọ́ àwọn tí ó ń tajà ní ìlú Edo lápapọ̀. Àjọ NAFDA ti ṣe àwárí àwọn ibùdó èyí tí wọ́n ti ń ṣe ayédèrú àbí àwọn tí wọ́n kọ etí ikún sí òfin tí ìjọba àpapọ̀ pa láti máma ṣe àwọn ọtí líle sínú ọ̀rá àti àwọn kékékèké mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì jẹ́jẹ́ wípé gbogbo wọn pátá ò ní ọwọ́ òfin máa mú. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúrómì láti yàgò fún àmú àgbo alápòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Makọ́mọ̀ sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú nítorí pé ìlera lọ́rọ̀, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn, kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójútó ọ̀rọ̀ bí kò ṣe ní tó máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá wọ̀rọ̀ kọmísàdá láti máma gba owó àgbàlẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn nípa wípé wọ́n pa gbígba owó tó ń wọlé lábẹ́lé sí ojú kan. Àjọ tí ó mójútó èrò à ń pawó wọlé ìyẹn EIRS ìyẹn Edo State Internal Revenue Service, àwọn ni wọ́n pe ìpè yìí nígbàtí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàlọ́gà nínú àjọ yìí àti àwọn ìyálọ́jà àti àwọn abalọ́jà ní ìlú Benin. Òun ni wọ́n ti kéde ọ̀rọ̀ yìí nígbàtí ó ń sọ̀rọ̀. Ẹni tí ó jẹ́ alága fún àjọ yìí, John Odion, sọ wípé ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé yìí kò ní jẹ́ kí oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn máa lọ gba owó tí kò nídìí lọ́dọ̀ àwọn ènìyàn àti láti jẹ́ wípé kí wọ́n lè fi ààyè lẹ̀ fún àwọn ènìyàn láti ṣe iṣẹ́ wọn pẹ̀lú ìrọ̀rùn àti láti máma san owó àsanlé sí ọ̀nà tí kò tọ́. Àjọ NAFDAC ìyẹn àjọ tí ó ń mójútó báwo ni àwọn èèyàn ṣe ní máa lo àṣìlò oògùn àti jẹ ohun tí kò dára yẹn the National Agency for Food and Drug Administration and Control ni wọ́n sọ wípé

0: ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Rome láti yàgò fún àmú àgbo alákòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú nítorí pé ìlera lọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójú tó ọ̀rọ̀ bí kò ṣe ní tó máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti má máa gba owó àgbàdé lọ́wọ́ àwọn ènìyàn nípa wípé wọ́n pa gbígba owó tó ń wọlé lábẹ́lé sí ojú kan. Àjọ tí ó mójútó èrò àǹpawó wọlé ìyẹn EIRS ìyẹn Edo State Internal Revenue Service àwọn ni wọ́n pe ìpè yìí nígbàtí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàlọ́gà nínú àjọ yìí àti àwọn ìyálọ́jà àti àwọn abalọ́jà ní ìlú Benin. Òun ni wọ́n ti kéde ọ̀rọ̀ yìí nígbàtí ó ń sọ̀rọ̀. Ẹni tí ó jẹ́ alága fún àjọ yìí John Odion sọ wípé ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé yìí kò ní jẹ́ kí oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn máa lọ gba owó tí kò nídìí lọ́dọ̀ àwọn ènìyàn àti láti jẹ́ wípé kí wọ́n lè fi ààyè lẹ̀ fún àwọn ènìyàn láti ṣe iṣẹ́ wọn pẹ̀lú ìrọ̀rùn àti láti má máa san owó àsanlé sí ọ̀nà tí kò tọ́. Àjọ NAFDAC ìyẹn àjọ tí ó ń mójútó báwo ni àwọn èèyàn ó ṣe ní máa lo àṣìlò oògùn àti jẹ ohun tí kò dára yẹn the National Agency for Food and Drug Administration and Control ni wọ́n sọ wípé àwọn ti ṣe àwárí àwọn bùbá àwọn tí ó ń pèsè àwọn ọtí líle sínú ọ̀rá àti ike kéékèèké ní àwọn ibùdó tí kò sí àkọsílẹ̀ rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á jẹ́jẹ́ wípé ìjọba ṣe tán láti gbé ojú agan wo àwọn ènìyàn yìí. Nínú ọ̀rọ̀ tí ó sọ ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú Èkó, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ yìí, Mojisola Adeyeye, òun ni ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti gbogbo ohun tí ojú àwọn ènìyàn rí nígbàtí wọ́n ń ṣe ìtọpinpin lórí àwọn tí ó ń hùwà báyìí débi wípé ọ̀pọ̀lọpọ̀ wọn gan dojú ìjà kọ àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ àwọn, òun ni ó jẹ́ kí àwọn rí àrídájú wípé ìwà ìbàjẹ́ ti gògùn láàrin àwọn ènìyàn yìí tí ìjọba sì ti pinnu wípé ó di dandan kí àwọn rẹ́yìn àwọn tó ń ṣe bẹ́ẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here.
2: Welcome to Sports Daily from Esan Binoculars Radio. I am Big Billy. First from the local sport, Super Falcons goalkeeper Chiamaka Onadeze has received the documents for the house promised to each member of Nigeria's 2020.

0: Wunulosi John Ojo Ono Kodalori EIRS and one on a day Jamia Gene Dweki, Eki Mama, Adweki no Sebu Wede no Zai Ota Vivi Olina Leovi, NAFDAC, National Agency, OCA by B, Uhumu, Ene Russia, Edami, Ekutui, Ejeda Lui, Anyona, Neluov Ekei, Sachet, B, Ekei Nylon, Arabian Federal Government, Itai, Ne Yeluon, Onakichebe, Kisivo Torina, Yona Yelu, Oye egene kile dagbare do agwane ni evo na shan adamye e nesi votore eda yemi eku tui ije so na adamye yange eda bi eje da lui eni anyona noga pekei sachet bi ekei lano na adamye yange aki eki o nemye yange ne nenevi na si votore neva diadea riwi agbae wo na Oye enebo ne luo na daye se ya ni enebo neri oni uhi na shakone. Ona da dagbarebu nui losi. Ona kodalo nevi nafdaki mojisola ade ye ye vede achoyi ino dene ni bo kamu waibe he. Vi egene liari onu hi na shan. Vi oto eko bi ogun bi oto eso keke ona dagbarebu mana. Okay, son. On I mean, my semi in the dark by Ravi is some binoculars radio. But Bunware Kamai Home Edna Fowers. Somebody by my religion.
1: You are a canamon. Abacomozo for radio station in Ghana or is some binoculars. A by swaying in you who do Kundin Kinik Sena no. Then Andy will say, a beanaga, Nina, man. Nagi du santi nani, kema lo pa naga gena zo, makoso bidu, kema li bisi aba, ane mara kwa nebe na baga, nihina, obodo nkano nimi adigo njo, udo diru nondibo, eke namono. Oyene kuoku ugubwa, bufumwane nuoke, nkana po, anyamele good news, uguchuku, ane mwemo tutu kunde nkensi kamkore no, Yake bunye ne minu kudai bu kudu Nigeria ndi unu. Nkisi bu. Ndi binu buda nkana uro mi. Ana gwanu ugubua makande mpochinti. Seno. Nano rapi ini itinye. Ma inkena bananya witobu mwenye na anwa. Ndo femmanu ni buna agahari nozo. Nuwelie, nutikota fana abo nutu, nungoya, nuse, awo ya waneme, kanune mwetu ngonu. Ufuwane nungoke nkana, bo, mak, omo, ikugo kunugubwa. Sinu biku pusia makandono, na ichi ikigu, nyana, bona, veke, yabu, rishu. Ya, yeah. Oni bunde mmadu, anobuwe kunu ututunde mmadu. Na odero mma ini nisi obu mwenye na anwa bo omu afefia anato tanimo ya abia inisi kwa ya wit ndi nke ndi beke lopta sina odero mma na oni mende mmado ndufa we bibie nozo. Nke ibu obu obudu kana o idu state apu gunchim ya bo eko sinyana bo ina nuku ego bu mkana wana beke taxation. Anunde ukwa sinonu fawena putabu ndia na bo the Edo State Internal Revenue Service EIRS. Fakulu kusina faye wopta nya bo nchukota bo nye basena na nuku ego nkebo egijiwene lekota nya utwisiwena anego nuku ego bo nya wana beke taxation. Kana itinyanya otu gbumu ego si abata anogbumu nye jikwe nega aneme ya bunye ndi nzuka na kpo EIRS kuloku se aga itiba anya otu isi anego nye basi ego bu ego obodo. Nke ito bu ndi nelekota anya iri anya na iri ọgwụ anyị na-aṅụ anụ mmanya anyị na-aṅụ bụ ndị nke a na-akpọ ndị NAFDAC kwuru okwu n'oge ugbu a sị na fa enwudego nye akpọ mmanya etinye na akwụkwọ nke na-adịrọ mma fa nụkwa n'ihi wee sị onaisi wee nwude ndị nke a na anyị ga na-etinyezi anya maka nye gbasa ndị na-ewepụta mmanya ndị na-alụ mmanya bụ ndị awọ. Fa kwurukwuru okwu wee sị na fa enwudego ndị na-enwero akwụkwọ eji anụ mmanya fa wee na-anụ obu ụmụnye akwụkwọ mmanya nke ndị mmadụ na-anwụ n'aka bụ obu ụmụnye na-akpọ akshon bita obu ụmụ ụdụ ahụ ka ọ na-adị. Fa kwuru okwu wee sị na fa enwudego ndị na-alụ ụdụ mmanya ahụ falụcha fa wee tinye na nylon na-eri na-egbu ndị mmadụ ya bụ nyeme ndị nke a na-akpọ ndị NAFDAC na-ekwu n'oge ugbu a sị na fa enwudego ndị na-elu ụdị mmanya and fa nụkwa n'ihi wee sị na fa ga na-etinyezi anya ugbu a maka ụdụ ndị a n'ime obodo. Udo dịrị n'anụ ndị ewunu ndị Igbo. Onaa ka o si wee ha m n'ọnụ na ofu redio steshọn anyị nke a na-akpọ Isambinoculars. Nnechezona na-asị obodo ọwụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ ndị Igbo ọya dịrịnụ mma n'ụtụtụ dịrịnụ mma n'ehihie dịrịkwanụ mma n'abalị. Udo dịrịnụ onye na-amara asụ ya sụ a n'ikwe. Udo dịrịnụ onye na-ekwu okwu a ofu nwanne na nwoke nke bụ anya mele Good News Ugwuchukwu ya gaziere n'ọfụma ndị ewunu.
2: Dede ewo yi ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isambinocular Radio èyí tó kalẹ̀ sí ìlú Yúròmì. Ìròyìn ló ń dé sé tí gbọ́yìn láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè àti ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmì láti yàgò fún àmú àwọn àgbo alápòpọ̀ èyí tí kò ní òdiwọ̀n. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí àti máa san owó àsanlé àbí gba owó àgbàlé lọ́wọ́ àwọn tí ó ń tajà ní ìlú Edo lápapọ̀. Àjọ NAFDAC ti ṣe àwárí àwọn ibùdó èyí tí wọ́n ti ń ṣe ayédèrú àbí àwọn tí wọ́n kọ etí ikún sí òfin tí ìjọba àpapọ̀ pa láti máma ṣe àwọn ọtí líle sínú ọ̀rá àti àwọn kékékèké mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì jẹ́jẹ́ wípé gbogbo wọn pátá ò ní ọwọ́ òfin máa mú. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmì láti yàgò fún àmú àgbo alápòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, ọ̀gbẹ́ni Makomo sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú nítorí pé ìlera lọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójútó ọ̀rọ̀ bí kò ṣe ní tó máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbe.

0: Samia ne dagba revi esan binoculars radio. Babunware kama ho me edna fawas. Somba de ba mari nija.
1: Iba ye kena mono. Abe komo zo fu radio station na inkana po esan binoculars. Eba isuwe ni inyenu udu kundi nkini kusena no. Nehe nandi ibu si ebina ga nyine me. Nagidu santi nani. Kemalo panaga gina zo. Makoso bidu. Kemali bisi aba. Ane mara kwa nebina baga. Nihina. Obodon kano nimi adigo njo. Udo diru nandi ibu. Eke namo no. Oyene kuo kogu ubua. Bufumwane nuwoke. Mkana po. Anyamele good news. Ugochuku. Ane mwomo tutuku ndi nkensi kamkore no. Yake bunye ne minu kudai bu kudu Nigeria ndi unu. Nkisi bu. Ndi binu kudai nkana buru mi. Ana gwanu ugu bua makandi mpochinti. Seno. Nano rapu ini itinye. Ma inkena bananya witobu mwenye na anwa. Ndo femmanu ni buna agahari nozo. Nu welie, nu tikota fana abo nutu, nu mwaya, nu se, awo nyawa ni eme, kanu ne mwetu ngonu. Ufuwane nu mwoke nkana, bo, mak, omo, ikugu kunu gubwa. Se nu biku pusia makandono, na ichi ikigu, nyana, bona, beke, yabu, rishu. Ya. Yeah. Oni ibu nde mmadu, anobuwe kunu ututu nde mmadu. No dero ma ini misi, obu mwenye na anwa bo omu, afefia anato tani mohia, abia imisi koya wit, ndenke ndi beke lopta, sino dero ma noni mende mado, ndofa we bibie nozo. Nke bo obu, obudu kana o idu state, apu gunchem, yabo eko sinyana bo, ina nuku ego bu nkana wana beke taxation. Anunde okwa sinonu fawena putabu ndiana bo the Edo State Internal Revenue Service EIRS. Fakulu kusina faye wopta nyapo nchukota bo nyebasena na nuku ego nkebo egijiwene lekota anya utwisi wena anigo nuku ego bo nya wanabeke taxation. Kane iti anya utubu mwego si abata anobu mwenye jikwene gani mi yabu nye nde mzuka na bo EIRS. Kuloku se aige iti banyo utwisi anigo nye basi ego bo ego budu. Nke tobo ndi nelekota anya ine anyi na eri ogwa anyi na anu anumanya na anu bu ndi nka na kpo ndi NAFDAC kuluku nugu bu asi na fe nwudego nyakpo mmanya itinye na akwụkwọ nke na adiro mma fakuluku fa nukwa n'ihi wee si unaisi mwe nwude ndi nka na anyi ga na-etinyezi anya maka ndi maka nye gbasa ndi na-ewepụta mmanye ndị na-alụ mmanye bụ ndị awọ. Fakurukuru okwu wee sị na fenwudego ndị na-enwere akwụkwọ eji arụ mmanye. Fawe na-arụ ogbu mwunye akwụkwọ mmanye nke ndị mmadụ na-anwụ n'aka bụ ogbu mwunye na-akpọ Action Bitter. Ogbu mu ụdụ ahụ ka ọ na-adị. Fakurukuru wee sị na fenwudego ndị na-alụ ụdụ mmanye ahụ. Falocha fawe tinye na nylon n'eri n'ebu ndị mmadụ ya bụ nye me ndị nke a na-akpọ ndị NAFDAC na-ekwu n'ogo ugbu a sị na fenwudego ndị na-elu ụdị mmanya anfanụ kwa n'ihi wee sị na faga na-etinyezi anya ugbu a maka udo ndị a n'ime obodo. Udo dịrịnụ anụ ndị ewunu ndị Igbo. Ona ka o si wee ha m n'ọnụ na ofu redio steshọn anyị nke a na-akpọ Esan Binoculars. Nne chezona na asị obodo ọwụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ. Ndị Igbo ọya dịrị n'ụma n'ụtụtụ, dịrị n'ụma n'ehihie, dịrịkwanụ n'ụma n'abalị. Udo dịrịnụ. Onye na-amara asụ ya sụ a n'ikwe. Udo dịrịnụ.
2: onye na-ekwu okwu a ofu nwanne na nwoke nke bụ anya mele Good News Ugwuchukwu ya gaziere n'ọfụma ndị iwu
1: n'ụdedeweyi esikwu gị ojú ọjọ ṣe rí n'ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Shamba Inocular Radio èyí tó kalẹ̀ sí ìlú Yúròmù. Ìròyìn ǹdẹ́sẹ̀ tí gbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè àti ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àwọn àgbo alápòpọ̀ èyí tí kò ní òdiwọ̀n. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí àti máa san owó àsanlé àbí gba owó àgbàlé lọ́wọ́ àwọn tí ó ń tajà ní ìlú Edo lápapọ̀. Àjọ NAFDAC ti ṣe àwárí àwọn ibùdó èyí tí wọ́n ti ń ṣe ayédèrú àbí àwọn tí wọ́n kọ etí ikún sí òfin tí ìjọba àpapọ̀ pa láti máma ṣe àwọn ọtí líle sínú ọ̀rá àti àwọn kékékèké mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì jẹ́jẹ́ wípé gbogbo wọn pátá ò ní ọwọ́ òfin máa mú. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àgbo alápòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, ọ̀gbẹ́ni Makọ́mọ̀ sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú nítorí pé ìlera lọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójútó ọ̀rọ̀ bí kò ṣe ní tó máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti máma gba owó àgbàlẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn nípa wípé wọ́n pa gbígba owó tó ń wọlé lábẹ́lé sí ojú kan. Àjọ tí ó mójútó èrò à ń pawó wọlé ìyẹn EIRS ìyẹn Edo State Internal Revenue Service àwọn ni wọ́n pe ìpè yìí nígbàtí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàlọ́gà nínú àjọ yìí àti àwọn ìyálọ́jà àti àwọn abalọ́jà ní ìlú Benin. Òun ni wọ́n ti kéde ọ̀rọ̀ yìí nígbàtí ó ń sọ̀rọ̀. Ẹni tí ó jẹ́ alága fún àjọ yìí John Odion sọ wípé ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé yìí kò ní jẹ́ kí oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn máa lọ gba owó tí kò nídìí lọ́dọ̀ àwọn ènìyàn àti láti jẹ́ wípé kí wọ́n lè fi ààyè lẹ̀ fún àwọn ènìyàn láti ṣe iṣẹ́ wọn pẹ̀lú ìrọ̀rùn àti láti máma san owó àsanlé sí ọ̀nà tí kò tọ́. Àjọ NAFDAC ìyẹn àjọ tí ó ń mójútó báwo ni àwọn èèyàn ó ṣe ní máa lo àṣìlò oògùn àti jẹ ohun tí kò dára yẹn the National Agency for Food and Drug Administration and Control ni wọ́n sọ wípé àwọn ti ṣe àwárí àwọn bùbá.

0: ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí àti máa san owó àsanlé àbí gba owó àgbàlé lọ́wọ́ àwọn tí ó ń tajà ní ìlú Edo lápapọ̀. Àjọ NAFDA ti ṣe àwárí àwọn ibùdó èyí tí wọ́n ti ń ṣe ayédèrú àbí àwọn tí wọ́n kọ etí ikún sí òfin tí ìjọba àpapọ̀ pa láti máma ṣe àwọn ọtí líle sínú ọ̀rá àti àwọn kékékèké mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì jẹ́jẹ́ wípé gbogbo wọn pátá ò ní ọwọ́ òfin máa mú. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúrómì láti yàgò fún àmú àgbo alápòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Makọ́mọ̀ sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú nítorí pé ìlera lọ̀rọ̀, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójútó ọ̀rọ̀ bí kò ṣe ní tún máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá wọ̀rọ̀kọ̀ bí sàdá láti máma gba owó àgbàlẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn nípa wípé wọ́n pa gbígba owó tó ń wọlé lábẹ́lé sí ojú kan. Àjọ tí ó mójútó èrò à ń pa owó wọlé ìyẹn EIRS ìyẹn Edo State Internal Revenue Service àwọn ni wọ́n pe ìpè yìí nígbàtí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàlọ́gà nínú àjọ yìí àti àwọn ìyálọ́jà àti àwọn abalọ́jà ní ìlú Benin. Òun ni wọ́n ti kéde ọ̀rọ̀ yìí nígbàtí ó ń sọ̀rọ̀. Ẹni tí ó jẹ́ alága fún àjọ yìí, John Odion, sọ wípé ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé yìí kò ní jẹ́ kí oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn máa lọ gba owó tí kò nídìí lọ́dọ̀ àwọn ènìyàn àti láti jẹ́ wípé kí wọ́n lè fi ààyè lẹ̀ fún àwọn ènìyàn láti ṣe iṣẹ́ wọn pẹ̀lú ìrọ̀rùn àti láti máma san owó àsanlé sí ọ̀nà tí kò tọ́. Àjọ NAFDAC ìyẹn àjọ tí ó ń mójútó báwo ni àwọn èèyàn ṣe ní máa lo àṣìlò oògùn àti jẹ ohun tí kò dára yẹn the National Agency for Food and Drug Administration and Control ni wọ́n sọ wípé àwọn ti ṣe àwárí àwọn bùbá àwọn tí ó ń pèsè àwọn ọtí líle sínú ọ̀rá àti ike kékèké ní àwọn ibùdó tí kò sí àkọsílẹ̀ rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á jẹ́jẹ́ wípé ìjọba ti ṣe tán láti gbé ojú agan wo àwọn ènìyàn yìí. Nínú ọ̀rọ̀ tí ó sọ ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú Èkó, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ yìí, Mojísọ́lá Adéyẹyẹ, òun ni ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti gbogbo ti oju awon eniyan ri nigba ti won se itopinpin lori awon ti o nwa bayi debi wipe opolopo won gan doju jako awon osise ile ise awon oni o je ki awon ri aridaju wipe iwa baje ti gogo laarin awon eniyan yi ti ijoba si ti pinu wipe o di dandan ki awon reyin àwọn tó ń se bẹ́ẹ̀ èyí ni a ò fi ṣe àṣekágbáàrò yín tòní ó dìgbà.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Super Falcons goalkeeper Chiamaka Nnadozie has received the documents for the house promised to each member of Nigeria's 2024 Women's African Cup of Nations winning squad. In a separate news, Nigerian sprinter Israel Cone has withdrawn from the 2026 Commonwealth Games in Scotland after suffering a hamstring injury. Israel announced on Monday that he would not compete due to the injury just 2 days before the start of the men's 200-meter event. In another development, Lopez Cabra's sensational strike for Cape Verde against Argentina has been voted the best goal of the 2026 FIFA World Cup. This is the Beat of Sport from Esan Binoculars Radio. I am Big Billy saying you have a lovely day and God bless you all.
3: Welcome to entertainment news from Esan Binoculars Radio Uromi. First, the headlines. Shakira and Burna Boy's Die Die becomes highest chanting World Cup songs in history. At 65, I feel like I am living an extra time. Veteran actor RMD. I am Judith Chinenye. Now the entertainment news in details. Grammy-winning Nigeria singer Burna Boy continues to break records with his collaborative World Cup song with Shakira as Die Die dethrones Waka Waka as their highest chanting World Cup songs in history. Die Die moves 25 spots up this week to peak at number 17 on Billboard Hot 100, surpassing Shakira and Freshie Brown's Waka Waka, this time for Africa. The song also peaked at number 3 on the Canadian Hot 100 this week. It is competing for the number 1 spot on the UK official singles chart this week. Meanwhile, Billboard has discontinued the World Digital Song Sales Chart. In a separate news still on entertainment news, it says, Nollywood veteran Richard Mofe Damijo, popularly known as RMD, has opened up about life at 65, revealing that he feels like he's living an extra time. RMD also relished being Nigerian and alive in a world where more people are self-employed than ever. Speaking in a recent episode of The Moriah Show, the movie legend described his life as one of gratitude. At 65, I feel like I am living an extra time right now. My parents didn't make 60, he said. To wrap up the entertainment news, a quick recap of headlines again. Shakira and Burna Boy's Die Die becomes highest chanting World Cup song in history. At 65, I feel like I am living an extra time. Veteran actor RMD. This is our day on entertainment news. Thank you for listening. I am Judy Chinenye. Have a nice day.